akpọ ọzọ wa bụ kpote mee ọkpọsọ n'ọbịa ahụ ọwa kụshi ọkpọsọ bụ ọbịa ijọbide na akpọ ụwa mewa sọị ụwa sọ bụ isi dị mma n'ọdị wee bụ ebo nye ọkpa sọị anyị ji ọjị ji n'ọkpọ bụ bide na akpọ ẹyíkí owó ọba àgànà pẹtẹ ní wàá kúrò ọha ẹmọdé gbé owó ọkú pẹtẹ ó wá sọ ọdún wa kú fún mi éra ọba ẹbí màá mi bọta ìmárẹ mú mi ti dìnnà náà ẹbí nàbọ má lè gbè yàn ọdún mi ti kí sè nàbọ ní má ké tó fọ náà o.